0: Résultat du deuxième tirage, double chance 062/26 du dimanche 24 mai 2026, 14h. Loto Star, zone A, 5 premiers numéros, 88, 13, 58, 85, 34. Zone B, 5 derniers numéros, 57, 71, 79, 49, 35.
1: Ẹni tèmi mi ò mọ ti yín o ṣùgbọ́n tí mo bá sọ̀rọ̀ wọ́ lórí ẹ̀rọ alágbèéká tí kìrètì mi bá tètè tán inú aṣọ máa bí mi tàbí kí n fẹ́ wo nǹkan lórí ìkànnì ayélujára kí dátà mi sì tán ìyẹn sì tún máa múnú bí mi gan ṣùgbọ́n o nígbà kan nìyẹn o báyìí lọ́dọ̀ọ̀sẹ̀ tẹ̀sán wọ́n fún ẹ ní àǹfààní tí kò lẹ́lẹ́gbẹ́ pẹ̀lú owó péréte lórí fọ̀fẹ́ top up and connect illuminate àti my miss gbogbo ẹ̀rọ ti bẹ̀rẹ̀ òde pẹ̀lú àǹfààní tí kò lẹ́lẹ́gbẹ́ wọ́n sì ti ra fọ̀fẹ́ top up and tó sì máa sọ̀rọ̀ lọ láì bẹ̀rù pẹ̀lú ẹni tí ó pè ra pasconet onígun mẹ́jọ péré tó sì wà lórí whatsapp video story pẹ̀lú àǹfààní gbígba kásánsán sesmo tó bá sì wù ẹ́ kó o dẹ̀ gbádùn ní falala gbọ́ra illuminate oní àpò márùn-ún tí ó fún ọ ní ṣìgá mọ́kànlá ó lé díẹ̀ láti máa ṣe gbogbo nǹkan tó wọ̀ ọ́ ǹjẹ́ ẹ̀yin tèmi ìrọ̀rùn ti dé báyìí kò bá àwọn àǹfààní yìí ẹ tẹ $1,299 nísinsìnyí tàbí kẹ lọ sóyí super apple wa celtics ìdá ọgọ́rùn-ún sí ọgọ́rùn-ún ni mí.
2: Kwe wwa zogbe kwe e imbine tu otan e. Nou geke, nantin bo nan gble do toutan. Do, walo, barabara. E, beto alo se kubude le. Nan soro te bo nan. Izando, alianu. E, in zogbe ton le ewe. Kwe a fwa o kogo waje kwe a fwa o konu kwenye go. Livi, do kuropo nou otan. E, we izan, do diyo. Nou teme teme. E, mede mede ren gble nou. Esbe, sin kwe yo e. Kwe a fwa o konu kwantan go me on. Livi, a fode, jeji. E, we in kwe e yike. Zogbe kwe yo e. Do kwek ble nou me e nele sin kudwa. Uve devwe devwe timbo su. Bobo gege desu. Zed do to kwe mitan le. A zonzonon. E do to to kwe bo do to kwe a iba. Zogbe kwe. Dwe ble da line onjiye. Do maha maha. Kom mitan le me. A blu. E no a je khane le me. Do alianu. Zogbe tan le. Enk ble utwe. No iton. Ba ina ja yo. E non rando khale me. E voa. Renu. Teme teme. A zo. Wa bodu nou. Gege non kwa kwa. Do walok ble ble nele sin ye kame. E de kle. Dome jele esbe sin alianu debu e me debu regble e so ina blu me kerewe e no dome doa luo be betaton e we no regble nundo mo mi gbonu manok bon bo yan kredo alianu teme teme e no itombo mi no mo zogwen zando kwelegbe ji esbe aso ato kwene yongwe tonle do kamiton zakpo kezepo
3: L'original et la copie. C'est l'histoire des reprises de vos tubes préférés, titres béninois ou d'ailleurs.